0: Dziu, dziu, dziu, dziu, dziu, dziu, dziu.
1: Ma nije dż, nego je r, radio Rojc.
0: Wow!
2: Thank you. Here we go. One, two, three.